0: Orúkọ mi ni Adékunlé Adéolúwa láti Abéòkúta.
1: Abéòkúta.
0: Bẹ́ẹ̀ni sá. Ní January tí a ń kọ ẹ̀bẹ̀ àdúrà wa, mo lísì àwọn kankan tí mo fẹ́ kọ́ Ọlọ́run ṣe fún mi. Mo tún wá ń sọ fún Ọlọ́run, mo ní mi ní agbára, but before June birthday mi, mo fẹ́ kọ́ Ọlọ́run kó ṣe. Then birthday mi was June 2nd. Mo gbàdúrà mi ò rí èsì. Mo tún dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé wẹ́ oṣù yóò ti parí, bàbá mi ṣe. On the 10th of the same June, wedding anniversary mi ò tún rí èsì. On the 18th of June, oní birthday second daughter mi. Ọjọ́ yẹn same day yẹn lọ́lọ́run fún mi ní lessons 300 láti present ẹ̀ fún ìyàwó mi gẹ́gẹ́ bí gift. Inú mi dùn gidi gan sá. Ẹ mo dẹ̀ nígbàgbọ́ pé ìtókù tí mo gbàdúrà fún traveling kọlọ́run bá mi ṣe fún èmi àti family mi.
1: Yóò ṣe ṣe.
2: Ẹ̀yin wo lẹ fẹ́ ra mọ́tò fún ìyàwó yín?
1: Ẹnìkan ní ṣe mo ti rà kí n ra mọ́tò fún ìyàwó mi.
2: Nice.
1: Ó dẹ̀ yín tẹ́ fẹ́ ra mọ́tò tí wọ́n náà fẹ́ ra káà tiẹ̀ tó tún fẹ́ rà fún ìyàwó. Ọlọ́run tó ṣe ti bàbá yìí kó ṣe tiẹ̀ náà. Gbogbo ìrìn àjò traveling yín ọbọ sí. Àṣẹ ti mọ bẹ́ẹ̀. Nice. Ẹ̀mí ìyàwó yín ó lò ẹ̀ sì ní wálẹ̀. In Jesus name.
3: Náà gbogbo èèyàn ọmọ Ọlọ́run.
1: Ìkan ló tún gbọ́ yìí.
3: Bí ṣe ń ṣe lànà bẹ́ẹ̀ ló ń ṣe lò ní. Ọlọ́run mi ìyanu ni. Mo sì gbọ́ nǹkan kan. Olúwa lòun ó pa èèyàn kan lẹ́rìn. Ọ̀rẹ́ tẹ́ dà láàárọ̀ ìdá mẹ́wàá kọ́ sí. Olúwa pa mí lẹ́rìn kó tó dalẹ̀. Pa mí lẹ́rìn kó tó dọjọ́ mẹ́sàn-án lónìí. Make me laugh. He who laugh last, laugh best. Ọ̀rẹ́ Olúwa pa mí lẹ́rìn. Ẹ jẹ́ ń fi àkáǹtì nọmba chọ́ọ̀chì ilẹ̀ 2017 4290 47 2017 4290 47 Comfort Life Mission International First Bank. Bí yẹn ọba wọlé mà, bí ọba wọlé ẹ lo eléyìí, ẹ lo nọmba yìí 1966 36 38 73 1966 36 38 73 Access Bank Comfort Life Mission náà ni ó gbé jáde Comfort Life Mission International. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí ká tó máa lọ ẹ̀yin náà make sure pé join mi ní ìsìn ní ìsìn aago mẹ́fà ẹ ti ẹ̀bì àdúrà yín méjì méjì ẹ ti bọnú omi omi yẹn àti ẹ̀bì àdúrà yín ẹ máa gbébọ̀ lórí Facebook YouTube àti TikTok ní fẹ́rẹ́ ń jógí láàárọ̀ kùtùkùtù yìí á ṣe bẹ̀bẹ̀ láàárọ̀ yìí. Ẹ wo ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí ẹ̀yin tẹ́ mark wedding anniversary yín lónìí ò ní ṣe àṣetìmọ̀ láíláí wá gbọ́ ọdún eléyìí tó mark ire nìkan lókùn tó mọ̀ rí kó tó wá dìwò yí ọdún tí ń bọ̀ wà á ti gbilẹ̀ sọ́tún ó ti gbilẹ̀ sósì ń tọ̀ ń wá yóò ti bọ́ sí. In Jesus name, happy birthday, long life and prosperity, happy wedding anniversary, in Jesus name. A ti parí bíbélì o, gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ẹ̀ tí ì bá wa ẹ make sure pọ̀ yára torí láìpẹ́ máa kéde ọjọ́ tí a gba certificate yóò bọ̀ sí ọjọ́ graduation fún àwọn Bible school and seminar conference láṣẹ wọnú ẹ̀ ẹ máa gbáradì gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ayé òní o. In Jesus name. Ẹnìkan ni ẹ̀mọ̀júwe chọ́ọ̀chì fún wa láti Iwo Road. Ẹ wọ mọ́tò tó ń lọ sí gbági tuntun. Ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní Wema. Ẹ bèrè chọ́ọ̀chì Ọlọ́run òjijì níbi gáràjì yẹn. Fẹ́rẹ́ ń jógí láago méje ni. Láti Iwo Road ẹ wọ mọ́tò gbági. Ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní Wema. Ẹ bèrè chọ́ọ̀chì Ọlọ́run òjijì níbi gáràjì yẹn. Ọlọ́run yóò jẹ́ ọ̀dára fún yín. Aago méje ni ìsìn lọ́la. À ń retí, mò ń retí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Àti ní gbogbo Sona Church náà. Ẹ lọ sí gbogbo bẹ̀. Ẹ mọ̀ rí mi wò. Èmi náà wọ́n mọ̀ wò bẹ̀. Ayọ̀ ni. Lọ sí irúgbọ́ rẹ. God bless you.
2: Nọ́mbà tẹ́ ẹ ṣe àtẹ̀stímọ́nì yín sí rèé. 080-88-71-65-66 Ẹ sẹ́ndì mẹ́sẹ̀jì ire àtànú kọ́ bá yín. God bless you.